Mọ̀lẹ̀ mo ṣe, wọ́n ní pé mi mọ̀lẹ̀ mo ṣe. Wọ́n dàmọ̀ dàmọ̀ dàmọ̀ bí owó. Wọ́n dàmọ̀ dàmọ̀ wọ́n dàmọ̀ bí owó. Blágàmọ̀ ló bìbù wọ́n mọ̀ náà fáìbọ̀. Àrà ń bẹ lọ́wọ́ mi, Ibrahimu. Mo polówó kó lọ ọ̀pọ̀ láńkó. Àwọn ọmọ pè mí.